ọlọrun àgbà láyé ọba nìkan ṣoṣo ni tó mọ ohun gbogbo tí ó sì lè ṣe ohun gbogbo. Àwa péjọ ní òní níwájú rẹ láti wá ṣe ohun ribiribi tó jẹ́ wípé a mọ̀ wípé yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú rẹ. Àwa péjọ ní ìbáyìí lónìí ọlọ́run àgbà láyé ohun gbogbo tá ò bá ṣe mọ́sà jẹ́ kí o mọ̀ ṣe àmọ̀ná wa nínú rẹ̀. A fi ọwọ́ ara àti ohun wa àwa fi sí abẹ́ ẹ̀ṣọ́ rẹ nítorí pé ìwọ nìkan ni ẹni tí ó lè ràn wá lọ́wọ́. Wá darí ìṣe wa, wá darí orin wa, wá darí ohun gbogbo tí a ó ṣe. Jẹ́ kí ohun gbogbo tí a ó ṣe kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ gbogbo aráyé kí wọn kí ó sì lè mọ̀ wípé àwa fi ohun wa àti ara wa yàn ọ́ lógo. Èdùmọ̀rì ọlọ́jọ́ òní ẹnìkan ṣoṣo tó jẹ́ pé òun ló mọ ohun gbogbo tí ó sì lè ṣe ohun gbogbo. A fi ara wa sí abẹ́ ẹ̀ṣọ́ rẹ wà pẹ̀lú wa torí ìwọ nìkan ni alágbàlá.